0: ìtàn ehoro àti ìjàpá. Ní ọjọ́ kan, ìjàpá àti ehoro wọ́n ń díje, wọ́n ń ṣèyangàn nípa ta ló mọ̀ lè sáré jù láàrin àwọn méjèèjì. Ìjàpá sọ pé òun lè sáré ju ehoro lọ. Ehoro rẹ́rìn, ó ní ìwọ ìjàpá tí o máa ń fà bí ìgbín, báwo ló ṣe lè sáré jù mí lọ? Ìjàpá wá ní, jẹ́ ká ṣeré ìdíje, tó bá di ọjọ́ ọ̀túnlá, jẹ́ ká pàdé ní abẹ́ igi ìrókò. À sáré, à wo ẹni tó lè sáré jù. Ehoro gbà, ó ní ó yá. Nígbà tó di ọjọ́ tí wọ́n mú, gbogbo àwọn ẹranko inú igbó wọ́n wá láti wo ìdíje ìjàpá àti ehoro. Wọ́n bẹ̀rẹ̀ eré. Ehoro lọ fíú. Kò sí ẹni tó rí ehoro mọ́. Ìjàpá rọra rìn díẹ̀ díẹ̀ díẹ̀. Nígbà tó ṣe díẹ̀, ehoro wẹ̀yìn. Ó ní kò tiẹ̀ rí ìjàpá rárá lẹ́yìn. Ó wá ní ó rẹ̀ mí, jẹ́ kí n sùn díẹ̀. Ehoro wá bọ́ sí abẹ́ igi lẹ́gbẹ̀ẹ́ títì, lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà, lẹ́bàá ọ̀nà. Ehoro bá sùn díẹ̀. Ìjàpá ṣà ń lọ pẹ̀lú sùúrù, ẹsẹ̀ kan níwájú ẹsẹ̀ kejì, ẹsẹ̀ kan níwájú ẹsẹ̀ kejì. Díẹ̀ díẹ̀ díẹ̀, ìjàpá ṣà ń lọ, ó ń tiraka. Àwọn tó wà ní ẹgbẹ́, gbogbo àwọn ẹranko tó wá wòran, wọ́n ṣà ń wò. Bí eré, ìjàpá kọjá ibi tí ehoro wà. Ìjàpá ń lọ, ó ń lọ, ó ń lọ. Ìgbà tó yá, ìjàpá bá kọjá ọ̀nà ló bá parí eré ìdíje. Ariwo bá kú pa! Ariwo yẹn, ó jí ehoro. Ehoro tají ló bẹ̀rẹ̀ sí sáré. Ó mú eré gan. Ó kò rí ìjàpá lẹ́yìn. Ó rò pé òun lòún kọ́kọ́ kọjá. Nígbà tí ehoro wá débẹ̀, ó rí ìjàpá wájú. Ó rí pé ìjàpá òun ló ṣe ipò kíní. Ehoro wá bú sẹ́kún. Ó wá ní èyí fi hàn pé sùúrù lérè. Ẹni tó bá ṣe sùúrù, ó lè ṣàṣeyọrí. Àwọn nǹkan tí ìtàn yìí kọ́ wa ni pé ìfaradà ó ṣe pàtàkì. Kò sí ẹni tí ò lè ṣe àṣeyọrí tó bá ní sùúrù, tó bá ní ìfaradà. Ó tún kọ́ wa pé a ò lè fi ẹṣin ẹlẹ́ṣin sáré. Àwọn kókó ọ̀rọ̀ nínú ìtàn yìí: ìjàpá, tortoise, ehoro, hare, sáré, to run, eré ìdíje, competition, sùúrù, patience. Ẹ jẹ́ kí a máa ní sùúrù o. Èyí ni ìtàn ìjàpá àti ehoro. Ó dàbọ̀.
1: Fẹ́ràn like. Mo fẹ́ràn láti ṣeré pẹ̀lú màmá mi. I like playing with my mom. Mi o fẹ́ràn láti ṣeré pẹ̀lú màmá mi. I don't like to play with my mom. Mo fẹ́ràn láti ṣeré pẹ̀lú bàbá mi. I like to play with my dad. Mo fẹ́ràn láti jó. They like to dance. A fẹ́ràn láti jó. We like to dance. Mo fẹ́ràn láti lọ sọ́jà. I like to go to the market. Mo fẹ́ràn àwọ̀ pupa, ṣùgbọ́n màmá mi fẹ́ràn àwọ̀ funfun. I like the color red, but my mom likes the color white. Mo fẹ́ràn èdè Yorùbá. I like Yorùbá language. Kókó ọ̀rọ̀, fẹ́ràn, like. You're listening to 98.1 4EB Yoruba Language Program with Kosh Sheyi and Ola. Makuron bear, tobakuron bear, timba mue, wajeba. Don't touch that dial.
2: Moniro kwe mbadu wakon.
0: Ben.
3: And badu yin olob siko.
0: Awa gong badu arawa.
3: Awa no den badu arawa.
0: Badu arawa ti jo jo jo. E she fan orin ten kwe si wani di yon. Olo mi gbote mi.
2: Abi ade ti ni awon orisirisi oruko ta mama pe awon yan awon
0: ati kole
2: awon lolufe awon olowo
0: awon ni temi asobora ni se ta ba ti lo sarin awujo ta ba ti lo si gbogbo awon wa nbe ko ta mama gbo nsin ni ani ma gbo daddy iru a ma gbo
2: daddy kola yarisi ani ma go
0: wrong ani ma go ani si awon agbo
3: eti two shop
0: oreke lewa ati step up me ati step up me
3: okay
0: ati
3: step up yeah
0: step up me oreke lewa ero ni jogbon ko ni je bi to ni jogbon
3: awon kan like yen a gudo soro
0: oni jogbon yeah yeah ti fe sumo ebu ke
2: ni se bu o
3: awon
2: ki se bu
3: eh won kan ta won kan fi like iru kan be yen ni eh
0: awon ni jogbon okay
2: awon to ma je ki okan yan gbon die o ma fun yan ni excitement skip it
0: must skip it
2: je kara yan dide
0: ah ta won yen lo ni jogbon
3: Ejo iyawo won na mi ben yen.
0: O ke ko iyawo won je pop mi ko.
3: Eh ki se pe any just anybody.
2: Is it just anybody?
3: Rara.
2: Elo iko to tu asele ni pe ki lo de to je pe awa Yoruba ta ba wa ta. Am fe show, am fe ki awon yan mo pe ah en ti wa legbe mi yi o lomi ni.
0: Ile so lotu
3: se pe won kin joko tira ni abenikan ma ma lo won se kan ma ma tele leyin ni
0: eh won ma ri ye ise kan ma eh awon asa be
2: e ki on ba fe di owo yan mo ti ti e ni kan be jawo jawo go we ko ti lo to de obi mu
0: ta ba de wo awon oyinbo ta n gbe laarin o se mo pe ta ba ba jo rin ba ma di owo ara won mu a ma so mo a ma hug ama force ra won lorun eh ani pe ka ma jete nta but
3: eni suru gosh eni suru nigba te ba so pe awon iyo wa pe won kin di owo ara won mi o ro be awon kin di won ma n di owo ara won mu o won ma n di owo ara won mu won kan kin fe se ni tani
0: All right, that's all right. Eita so funny, eita so ni pe se mo ejo lo party ke so kale nu moto ke wa mu owo ara yin dani lovingly ke wonu hall po
2: mo ni awon eyan to je pe won lajo dagba to je pe won gbo ki baba won ati iya won so fun ara won pa won fe ara won ri okan so fun won pe
0: I love you
2: mo fe ran
0: mo ni fun e abi won lo lo lufe mi
3: I love you
2: Come on,
0: won ri ki bi won kon se ri
2: eh bo te ri yen so be awon mo yen won lo
0: iro nkan to sele ni pe eyan le ma ri nkan lori television but ko translate tori won ri awon bi won kon se ri won kan wa shock
3: sen mm ok Okay, that's true.
4: But so you can show open affection, Sirawa.
2: Oh, yes.
4: Even no draw on more. Anita. Okay, but yeah, we get Nita, the ball of the bad jade, Mokomashi, but she don't think that's in fact. The way I've been silly, I can't go.

0: de agbe popcorn ati
1: drink it
0: dani fun ati date. So o so fun mi pe kin woru nkan bae ngba to n gbe omo Oluwa lo omo Oluwa binu fi bele kia kia
2: pe awun lo
0: awun lo e ngba to n gbe oyinbo lo omo e so po cute
1: pe
0: ko to se o da kile yuri so soro budgeting strategy
1: nkan temi a so ni pe nkan to se yen da nitori pe a mo ru oníkálukú ló mọ oníkálukú ló mọ
2: ibi tí
1: bàtà ti ń dùn lẹ́sẹ̀ èyàn dẹ̀ lè sọ pé torí pé èyàn fẹ́ jẹ màálù kó máa pe màálù ń bọ̀ dà o mọ wọn ara ẹ ni
2: o ṣáà ti sanwó tíkẹ́ẹ̀tì
1: kì í ṣàfẹ́ náà lọ wo kì í ṣàjẹ́bọ̀ ọ̀fẹ́ náà lọ wo
2: o sanwó tíkẹ́ẹ̀tì kẹ
0: nìkan màdé àgbàdo nílé kí ló dé ẹjọ bọ́jẹ̀tì ẹ ti pọ̀ jù mo sọ fún pé ọ̀gbẹ́ni ó ti pọ̀ jù
2: kí ló dé ṣẹ́pẹ́ ló ní popcorn ẹ̀bọ̀ ṣùgbọ́n ó lè gbé jáde lẹ́yìn náà náà bóyá wọn máa lọ jẹun lẹ́yìn tó bá kúrò
0: nídìí lọ́ndé àgbàdo ń lé ló ń ra coke lẹ́yọ kọ̀ọ̀kan ló ń gbé dání inú báàgì
1: kò kí ṣe bẹ́ẹ̀
2: kò ra coke lẹ́yọ kọ̀ọ̀kan páàkì ló rà
1: náà ẹ
0: pa mo mọ wà mú ẹyọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ojú ogun dání
2: kí ló rà nínú ẹ̀
1: because nkan tó ṣẹlẹ̀
0: nípa tó wá gbé olólùfẹ́ ní àfẹ́sọ́nà wá gbé lárugẹ
1: for the ẹni sùúrù ṣé that's the first time tó máa gbé jáde
0: no first time ni jẹ ẹrí yẹn sọ
2: first time ló tún dín gúgúrú lọ
1: mi ò rò bóyá first time
2: no wọ́n ti mọ́wọ́ ara wọn
1: wọ́n
0: mọ́ ara wọn ó ní first time
2: ẹ kìíní ṣẹ́rí ẹni tó sọ fún pé ó cute yẹn tó bá tẹlifóònù yẹn ní jọ́kẹ́jì
0: kan tí mo sọ ní mo sọ ìyẹn láti rọra pẹ̀lú budget
1: ẹni sọ kí ọmọ budget but nǹkan tí mo fẹ́ sọ ni pé ṣé obìnrin yẹn ṣó ẹsẹ̀ pé ọkùnrin yẹn gbúdọ̀ ra nǹkan fóònù òun náà ṣe kó náà sọ pé oh boy jẹ́ kí n shout ẹ lé ni
0: àbí ká kúkúrú àti
1: àbí ká kúkúrú àbí ká kọ ká sọ pókè
2: jẹjẹ ló jókòó lé ni
0: ọ̀rọ̀ yìí máa ní part two torí àsìkò ti lọ gan ni
2: aláti wá sọ̀rọ̀ nípa dating
0: torí àsìkò ti lọ gan ẹ̀yà
2: àjẹ́ ń gbádùn ara wa
1: gan time ti lọ lórúkọ
0: ẹ̀ sọ fún mi kẹ ní ọ̀sẹ̀ tó dá ọ kò sí nǹkan tó ń bọ̀ látòkè
1: tílẹ̀ ò gbà ó dàbọ̀
2: ó dàbọ̀
0: ó dàbọ̀.
3: Ever tried organizing a formal dinner? Now imagine doing it in over 50 languages. That's Radio 4AB. Loud, proud, and beautifully chaotic. We've been sharing the world with Brisbane for 45 years. Now, for Radiothon 2026, we need your help to keep this immersive family talking. Support multicultural voices. Chip in and donate at 4ab.org.au/Radiothon 2026.